ẹkún dayọ̀ mo really appreciate yín. Ìbí dàpọ̀ mo ma really appreciate yín gbogbo ẹ̀yin tẹ́ ń bá mí ṣe lórí TikTok àṣírí jìlẹ̀ àyànmọ́ lórí TikTok. Ẹ wo mo more jàre bà mí. Ẹgbẹ́ ìpolówó tẹ́ ẹ̀ sanwó fún o. Wọ́n ní sọ fún yín wípé bẹtúrò máa tó di ₦60 láìpẹ́. Ẹ gbàgbọ́. Ẹ jẹ́ gbàgbọ́, ẹ jájọ fàdó àran Nàìjíríà lọ́wọ́. Ẹ má jà máa sọ pé làláì làláì. Kò rí wípé àmọ́ ẹni tí ó sọ̀rọ̀ tọ́lọ́run máa gbà láṣẹ. Ẹ bóyá mi ti ẹ gangan là ń retí Nàìjíríà tí ó fi dá. Gbogbo àwọn ọmọ tí wọ́n kó lọ lọ́run abáwọn kó wọn wálé padà. Láyọ̀ àti àlàáfíà ni wọ́n wálé láyọ̀ àti àlàáfíà. Ọmọ rẹ ò ní sọnù lọ́lá Olódùmarè. Ní ìjẹjọ́ mo mọ̀ sọ̀rọ̀ kan ní ìjẹjọ́. Ẹ gbọ́ mi. Tẹ̀rí ẹ̀yìn tẹ́ ẹ bá ń bá mi ń lọ lórí ètò yìí. Ẹ mọ̀ wọ́rí mo fẹ́ fún yín ní ẹ̀bùn kan. Ẹ̀bùn yẹn ẹ̀bùn ńlá ni. Ṣùgbọ́n ní ijọ́ mẹ́jọ màá gbé aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ Velvet wá sórí ètò wa yìí. Àjọ máa wà lórí ètò àṣírí ìjìnlẹ̀ àyànmọ́ ni. Torí wípé wọ́n ní ẹ̀bùn wà fún ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ ètò yìí. Tẹ́ ẹ dẹ̀ fẹ́ pátínà pẹ̀lú àwọn. Ṣùgbọ́n mi nífẹ̀ẹ́nu tèmi sọ dáadáa. Kán bá ti dé ní ijọ́ mẹ́jọ ẹ máa gbọ́ Life and Direct. Lórí ètò àṣírí ìjìnlẹ̀ àyànmọ́. Velvet wà ní nọ́mbà 29 Namina Ganiu ní Alákùkọ ní ìlú Èkó. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe get together, ẹ̀yin tẹ́ fẹ́ ṣe birthday, ẹ fẹ́ ṣe ayẹyẹ ìgbéyàwó, ẹ bá wọn dòwòpọ̀ ní Velvet. Ẹ gbọ́ mi dáadáa. Bẹ́ẹ̀ bá ti pè wọ́n, ẹ ṣáà sọ pé látorí ètò àṣírí ìjìnlẹ̀ àyànmọ́ wá fún yín ní discount lórí gbogbo nǹkan tí ẹ fẹ́ ṣe. Ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn yìí 080 55. Ẹ mú bá ẹrú àtìwé dandan ẹ pé wọ́n o. Torí tẹ́ bá ti pè wọ́n, ẹ ní látorí ètò àṣírí ìjìnlẹ̀ àyànmọ́ wọ́n máa fún yín ní discount lórí gbogbo nǹkan tẹ́ bá béèrè lọ́wọ́ wọn. 08055 09 6619. Ẹ pè wọ́n. Velvet Velvet ni lẹ́kọ̀ yẹn. Àkókò mi ò rọ́jọ́ mú solókùn jẹ́ ń gbé kọ́ọ̀lù kan péré. Mo fẹ́ wọnú ètò mi lọ. Kí lohun tí mo fẹ́ sọ lé lórí lónìí? Òun ni ènìyàn. Kí mo pè ènìyàn. Èèyàn àbìdíyànyàn. Èèyàn tí Ọlọ́run dá láwòrán ara rẹ̀. Kí ló sọ̀rọ̀ ààrẹ dànù bí ènìyàn? Ṣé n tó sọ̀rọ̀ ààrẹ dà sógun Ọlọ́run? Ṣé n tó sọ̀rọ̀ ààrẹ gan dà báyìí sógun àwọn ẹbí rẹ? Ohun tó sọ̀rọ̀ ààrẹ dà sógun àwọn ọmọ rẹ gan pẹ̀lú. Ènìyàn tí Ọlọ́run dá ní àwòrán ara rẹ̀. Ṣùgbọ́n tó wá fi ìwà àti ìṣe rẹ̀ tó fi ń sọ Ọlọ́run lẹ́nu. Èèyàn àbìdíyànyàn ìwọ ti sore fún. Oore náà ṣe fún ọ, ṣùgbọ́n ibi ló fi sá padà fún ẹni tó sore fún ọ. Ó gbé àwọ̀ èèyàn bọ́ra, ṣùgbọ́n pọ̀. Kí a máa wá sọ wípé torí wípé a sore fẹ́nìkan kò mú òfìbi sọ fún wa, máa ní ká máa sore mọ́ bí. Èèyàn tí Ọlọ́run dá láwòrán ara rẹ̀ tí ò dẹ̀ mọ yìí. Ìgbọ́ dáadáa nígbà tí Ọlọ́run mọ láti mọ ènìyàn. Ẹni tó mọ̀ àsìkò tó mọ ayé rẹ̀ yí padà. Àsìkò tó mẹ́ni yìí jíjẹ́ bọ́ sí lọ́rùn fún ẹ. Ṣùgbọ́n nígbà tí o máa gbèsè èèyàn.

0: èmi náà kàn dúpẹ́ lọ́wọ́ olódùmarè torí ibi ayé fojú sí ọ̀nà ògbàbẹ̀. Arákùnrin kan ló pè mí o. Nígbà tí ó pè mí lórí ìbánisọ̀rọ̀ mi, ó ní àṣírí ìjìnlẹ̀ àyànmọ́. Ó ní ọ̀rọ̀ ayé mọ̀ sún mi o. Ó ní kí ló ṣẹlẹ̀. Ó ní ṣe rí ìyàwó mi, àbúrò rẹ̀. Tó òun ni òun ràn lọ léèwé láti secondary school tó fi dé university. Ó ní nígbà tí òun dẹ̀ wá wò wípé sóun máa gbé ore lọ síta ni jẹ́ kó ń gbé ore yìí sínú ilé. Òun wá ṣe pé kí àbúrò ìyàwó òun kó tara òun dìde kó sì tara òun là. Àbúrò tara dìde lóòótọ́ bẹ́ẹ̀ ló tara rẹ̀ là. Ṣùgbọ́n ní ọjọ́ tóun àti ọkọ ìyẹn ni wípé àbúrò ìyàwó àti ọkọ ẹ̀gbọ́n rẹ̀ wọ́n jẹ́ wá lọ síbì kan ní ọjọ́ kan. Ó ní báwọn ṣe wá lọ àwọn rí ọmọ ẹ̀lẹ́ kan tó fàyìn. Òun dẹ̀ lóun dẹ̀ láìkí ọmọ ẹ̀lẹ́ òun ti gbàgbé wípé àbúrò ìyàwó òun ló wà nu mọ́tò pẹ̀lú òun. Òun ti sọ di gist partner òun. Ẹ ṣe àmọ̀tí ọmọ gist partner. Tóun bá ti rí ọlọ́rọ̀ òun. Òun ti rò pé nǹkan ti òun ti firi. Ó lóun bá dẹ̀ bòun dẹ̀ ṣe bí eré òun ṣe bí eré àwọn máa láìkí ọmọ yìí. Òun tún wá tì í sí pé bá ń pè é. Ó bá lọ bá pè é. Wọ́n jọ ṣe bí eré, wọ́n jọ sọ̀rọ̀, wọ́n jọ ṣe gbogbo rẹ̀ kankan. Wọ́n ṣe gbogbo ẹ̀ náà tí wọ́n ti ń ṣe. Ó sì délé. Ó bá sọ pé ọkọ ẹ̀gbọ́n pé ọkọ ẹ̀gbọ́n wọn ní ẹ̀ ló bra Túnjí ẹ mọ tó ṣẹlẹ̀. Mo fẹ́ kí ẹ ṣe bọ̀ kan fún mi. Girlfriend mi ń bọ̀ ní ilé ní ọ̀la. So mo dẹ̀ máa nídìí bí 500,000 lọ́wọ́ yín. Òun wá ń wò pé 500,000 sí á jẹ́. Lórí kò fẹ́ fún girlfriend àbí o fẹ́ accommodate girlfriend kí ló ṣẹlẹ̀. Òun ti gbàgbé wípé òun ti ṣe nǹkan àṣírí sí àbúrò ìyàwó òun lọ́wọ́. Ìyẹn ó bá sọ fún òun wípé yín tá a sì tílé fi jó. Ẹ má yẹ kí n jẹ́ káàtì mi gbọ́. Òun ti rò pé bóyá ó fi ṣe bí àwàdà ni ọkùnrin tó ọkùnrin náà. Òun rò pé fi ń ṣe bí àwàdà ni. Òun gbójú kù bí òun fún ní 50,000 naira. Òun gbójú kù bẹ́ẹ̀. Ó ní lẹ́yìn oṣù bíi mélòó kan, òun àtọmọ yìí lọ pàdé ní ibìkan ní ìlú Ìkẹjà. Ó ní nígbà táwọn máa ṣe eré gele bí àbúrò ṣe pé ẹ̀gbọ́n nìyẹn pé ẹ̀gbọ́n mi ẹ máa bọ̀ níbi báyìí. Ó ní àṣírí ìjìnlẹ̀ kí má máa fọ̀rọ̀ gun o. Ó máa pe ìyàwó òun wá sí òtẹ́ẹ̀bí tó òun àtọmọ ẹ̀ lẹ́jọ́ wa. Ó níṣẹ́ mọ̀ pé tó tu ilé òun nìyẹn. Láti ìgbà yẹn òun ò wá báláǹsì. Ẹni tó jẹ́ wípé òun lòun bu ọṣọ sí lọ́rùn. Ẹni tó jẹ́ pé òun lòun fún lóúnjẹ. Òun lòun sọ dé èèyàn tó yẹ kó ṣe bẹ́ẹ̀ fóun. Ó ní ẹni abínibí ń dani. Ṣùgbọ́n kinní kan ló wá darákùnrin yìí. Ṣẹ́rí àwọn tẹ̀yìn ẹ̀yìn tẹ́ ṣe cut wedding. Ẹ jẹ́ mú cut wedding lágbára díẹ̀. Ó ní bámọbìnrin yìí ṣe tó máa ṣe ó dẹ̀ lọ sí kóòtù. Ó lóun fẹ́ divorce. Ó ní gbogbo nǹkan tó wọ́n ní pátá láyé lọ́run ni àwọn lọ́ọ̀yà gbà fún ọmọbìnrin yìí. Lọ́mọbìnrin yìí gbẹ́sẹ̀ lé. Ó ní pé tóun fẹ́ nìyí. Ó dẹ̀ ti bímọ méjì fún òun. Ẹgbọ́n mà. Ó ló dẹ̀ gba gbogbo nǹkan ní òun pátá. Wá bẹ̀rẹ̀ láti square one tóun ti wá bẹ̀rẹ̀ yìí. Ọlọ́run wá tó wá padà gbógo fọ́lẹ̀ òun. Ó ní àṣírí ìjìnlẹ̀ àyànmọ́. Ọ̀rọ̀ òun máa padà tọ́pẹ́ o. Ó ní gbogbo ọmọbìnrin yìí gbà lọ́wọ́ òun ṣe mọ̀ pé olùtà ń gbàǹjo tán. Ó ní gbà tó lọ́wọ́ wá gbógo fọ́lẹ̀ òun padà báyìí. Ó wá ń sáré pé kóun padà sọ̀dọ̀ òun. Ẹ̀gbọ́ ṣé kóun gbà á. Ẹni abínibí ń dani. Ó ní àbúrò ìyàwó òun. Òun ló túlé òun ká torí pé ó máa sì rí òun. Ẹgbọ́n mà kí n gbé kọ̀ méjì ṣé kó gbà padà. Ó ti ń bẹ̀bẹ̀ padà báyìí wípé òun fẹ́ padà sí ilé ọkọ tóun ti divorce. Ó ti fún divorce letter o. Tí wọ́n ti gba gbogbo tẹ́ ọmọkùnrin yìí ní fọ́mọbìnrin yìí. Ó wá lóun fẹ́ padà sí ilé ọkọ òun torí wípé ọlọ́run ti padà gbógo fọ́lẹ̀ padà. Ṣé kó gbà wọlé padà 07002 2551037. Ṣé kó gbà wọlé. Hello, ẹ ti wà lórí afẹ́fẹ́ sọ̀rọ̀. Mi gbọ́ wọn kí ló ṣẹlẹ̀. Mi gbọ́ wọn. Ẹ̀gbọ́n ṣé kó gbà padà. Bó bá jẹ́ ìyẹnìṣẹ́ ẹ máa ti ẹ̀gbárú ẹ̀ náà. Jẹ́ kí n gbọ́ ìpè ọkùnrin. Hello, sir, ẹ ká lẹ́bàá mi.
1: Hello,
0: sir, ẹ ká lẹ́sà o.
1: Hello.
0: Ẹ ti wà lórí afẹ́fẹ́ sọ̀rọ̀. Mo máa ń gbọ́ yín dáadáa. mo ma n gbo yi dada e ti wa lori afefe te ba ti pe wole e ma du ke gbohun temi e so teyin fe so emi n gbo yin dada eh te ko gba wole pada e kan ba n da ko bi te tin pe mi ati oruko yin te ba e ma du ke gbohun mi o e kan da oruko ti yin ati be tin pe mi hello hello sir ko ni baje fun yin ba mi ta lo soro lati bo sir
1: e ko lo fe bai do bo ye gba o sai pe o ti lo du e le je to ke lo po so ma wa nsin pe o n beje pe ko se on pada
0: abe ri mi bayi
1: I think that's what it is so to no dope na ti tiraka to ko to pada ni re pada to pada yure pada ko no try ko lo yure pada to ko try ko pon yo ko no ko stand fit pada ko mo bo se ri so
0: to e se ba mi ko ni baje fun yin ko na ko lo ri ko lo yi moto ko itaya moto dada ko mo bo se nlo bo ba je yin se ma gba pada leyin to ti se to fe se obirin ti fo obirin han o mo ti gba gbara lowo re kini ko se o ti wa nbe be pada bayi tori wi pe gbogbo to gba lowo re o ti tan o ti lo je kin pe pe eyo kan si akoko gba mi laye mo o o da e pe mi so re ba ni soro mi o be e ba fe ko gba pada e pe mi be ba fi o gba mo e pe mi 070 60 43 52 56 070 60 43 52 56 Ejes are mu polowo Omisco multimedia concept gbogbo eyin ti e fe sise soro soro bọlọrun fun yin le ebun kan te de ma be ti fe gbegba e ma bo nle se Omisco multimedia concept e pe number e pe number won yi 070 73 78 1680 070 73 78 1680 lekan si 070 73 78 1680 mi ni lori ofi ati gbe ipe mo lale tori akoko arojo muso lokun nibi ni ti ma so pe to ba dojo mejo ki gbugbu akasu pade ni Eagle 7 Sport Radio 103.7 ni luwa asimi oruko mi o yi pade mi ni Abasedo Dr. Damilola Omi Makinde ti gbogbo eyan mo si kuku te Jesu je ma dupe lowa moju ero me lekan ara wole ajo ngbe soki ajo ngbe sile ni ajo ngbe oki ajo ngbe le ni e pe mi leyin eto ni ke pe mi e mo binu leyin eto ni ke pe mi e fe kose soro soro abe lebu kan e mo be ti fe gbegba 070 73 781 680 amare ti pe yin o dijo mejo o daro
2: Ramat Lawal Awanijo Aye loruko mi Emi ni governor fun egbe Association of Nigerian Broadcasters Ambro de Katipinle Kwara Mo fi asiko yi so fun yi wipe eto asirijile ayanmo eto to dara ni e ma gbo